àtúpalẹ̀ èdè òyìnbó tẹ́dẹ̀ Yorùbá nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa iléeṣẹ́ alára àgbà yìí dá 103.5 FM Radio 1 kò ilé gọ̀ látago mẹ́fà ìdájí sí aago méje àárọ̀ ní gbogbo ọjọ́ Monday sí ọjọ́ Friday òwe tó dáńtọ́ nínú ìròyìn tó múnádóko ẹ̀fẹ̀ àwàdà tó dáyìn kò sonú nínú ìròyìn jẹ́ ti gbọ́ ní 103.5 FM Radio 1 lẹ́ti máa bá wa pàdé láàárọ̀ èyàn ò ní polówó ọjà lórí ẹ̀tọ́ yìí kó mọ́ tàwàrà wàrà bí ọmọ ẹ̀ta títa 103.5 FM Radio

0: tọ ẹ káàbọ̀ padà ẹja wo ọ̀dà ẹja wo ìròyìn bíi méjì kankan tó láǹfààní àti mọ gba ìpè yín tá ṣe pépèpé bí àwọn bàbá ń ṣọnà nípínlẹ̀ èkìtì ǹjẹ́ ti gbọ́ wọn ní ilé ẹjọ́ kan ní ìpínlẹ̀ ọ̀hún ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ èkìtì eléyìí tó fìdí kalẹ̀ sílùú àdó èkìtì wọn ní níṣe ni wọ́n ti rán àwọn méjì kan ní ẹ̀wọ̀n bíi ọdún márùnlé ní ogún 25 years ni òun náà ni wọ́n ní kí wọ́n lọ ṣe kíni kí wọ́n lọ lù ń bẹ̀ tó sì jẹ́ wípé ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n náà ni ẹ̀sùn ìwà ìjínigbé bákan náà ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn iṣẹ́ láabi lóríṣiríṣi òun náà ni wọ́n ti ṣe kó tó di wípé ọwọ́ pálánbá wọn ó ṣe kíni ó padà ségi kó tó di wípé wọ́n lọ fojú winá òfin ọdún márùnlé ní ogún òun náà ni wọ́n lọ ṣe kíni wọ́n lọ lò ní ọgbà àtúnṣe báyìí ìpínlẹ̀ èkìtì náà ló ti ṣẹlẹ̀.
1: ní ìpínlẹ̀ èkó kémi náà kí ẹlẹ́yìn lórí ìròyìn yẹn ni wọ́n ti ń sọ náà rọ̀tò ní ǹjẹ́ ẹ ti gbọ́ wípé adájọ́ àgbà abiola ṣọládòye ti lagos state sexual offences and domestic violence court ni wọ́n ti fún ẹ̀ ń tó ní lẹ́ẹ̀kọ́ kan báyìí ni wọ́n ti fún ní ẹ̀wọ̀n nítorí pé wọ́n ní ó fi tipátipá ba ọmọ iléèwé sùn ìyẹn ọmọ ọdún mẹ́fà ọba àlòpọ̀ ni wọ́n fi fún ní ẹ̀sùn òní fún ní pé kó lọ máa gbé lọ́hùn kó lọ máa wò wá títí láéláé nínú ọgbà ẹ̀wọ̀n ẹni tí wọ́n porúkọ rẹ̀ ní àrínzè ni wọ́n ní pé wọ́n lẹ́nu gbogbo ẹjọ́ tí wọ́n rò wọ́n wá rí wípé gbogbo ẹjọ́ náà ó jẹ̀bi ẹ̀sùn ọ̀hún nítorí pé ọmọ kékeré ọ̀hún tó jẹ́ pé ọmọ brooks northern primary school ní ìbẹ̀jù lẹ́kí òun náà ni ọmọ náà nílé ẹ̀kọ́ tọmọ náà wà níbi tí àrínzè tó ti jẹ́ ẹni tó nílé ẹ̀kọ́ náà lọ́dún 2022 àtìgbàrẹ̀ náà níjọ́ náà ti wà nílé ẹjọ́ àmọ́ ní báyìí wọ́n ti sọ wípé agbọ́ni náà àgbàlagbà ni àgbàlagbà tó ṣe lángbálángbá ó jẹ̀bi ẹ̀sùn yìí wọ́n ní kó lọ wò wá kó máa lọ gbé bẹ̀rẹ̀ títí láyé láyé tẹ́lẹ̀ wọn fi ní pé kó máa bọ̀ lọ́dọ̀ òun inú bẹ̀rẹ̀ yín the guardian náà ló jáde láàárọ̀ tò ní.
0: lọ́dà ó ti kàn yín báyìí abala àgbéyẹ̀wò wa ìjọba ìpínlẹ̀ èkó wọ́n ti kéde rẹ̀ wípé láti ìbẹ̀rẹ̀ oṣù tó ń bọ̀ lẹ́yìn ọjọ́ kìíní oṣù kẹfà kò ní sí ààyè wípé kó yín mọ́tọ̀ mọ́ di ẹrù àdìfẹ́ kú ní márùn èrò ọkọ̀ èrò kọ́ mọ́ gbé ẹrù àwọn ẹrù ńláńlá eléyìí tí àwọn tó jẹ́ pé ó wọ́pọ̀ ní àkókò yìí àjọ làmátà òun náà ni wọ́n fi àṣẹ ọ̀hún jáde wọ́n fi àṣẹ ọ̀hún síta wípé tọ̀ kí gbogbo àwọn tí ó jẹ́ oní ará ìlú àwọn onímọ́tò àwọn tó ń ṣiṣẹ́ ní ẹgbẹ́ àwọn onímọ́tò àti àwọn míì tọ́rọ̀ kan kí wọn ó ṣe kíni kí wọn ó bẹ̀rẹ̀ sí ní bọ̀wọ̀ fún àṣẹ ìjọba ọ̀hún eléyìí tó jẹ́ wípé àwọn fi síta tọ́rọ̀ kan kí wọn ó ṣe kíni kí wọn ó bẹ̀rẹ̀ sí ní bọ̀wọ̀ fún àṣẹ ìjọba ọ̀hún eléyìí tó jẹ́ wípé àwọn fi síta tí ó sì bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹfà ọdún tí ń bọ̀ lọ gbogbo àwọn tí mọ́ di ẹrù kọ́kọ́ mọ́ di ẹrù àdìfẹ́ ẹ̀kú kí wọ́n mọ́ di tinútẹ̀yìn tí wọ́n sì kó èrò náà mọ́ wọ́n ní kò ní síyùn mọ́ rárá bó ti wù kó mọ́ ní ìpínlẹ̀

0: ilé-iṣẹ́ Andy Negro Production Outfit pẹ̀lú àjọṣepọ̀ ilé-iṣẹ́ Tolú Àlàṣẹ Television and Radio Media Outfit àti ilé-iṣẹ́ Starline International Showbiz Magazine tẹ́pẹ́pẹ́ ètòkan tí wọ́n pè ní Tọba Àlàṣẹ ibi tí wọ́n ti máa sọ ìtàn ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá àti lórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ pàápàá jùlọ ìtàn ìlú Ìlógbò ìlú Ewékoro ìlú Àjànà ìlú Erinja ìlú Ọ̀tà àtàwọn ọba aládé tó ń jẹ nílùú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá bíi ọba Ìlógbò ọba Akíbọ̀ ọba Àjànà ọba Erinja ọba Ìwòtútù ọba Ifọ̀ ọba Ejó ọba Ìgbàdo ọba Pápá ọba Kọ̀kọ̀bíè baálẹ̀ tẹ̀mídìrẹ alágbàdo nípínlẹ̀ Èkó baálẹ̀ Alásìá Oshodi àtàwọn ọba tó ń baálẹ̀ míì bẹ́ẹ̀ bákan náà la ó ti máa sọ nípa àwọn òṣèré ilẹ̀ yìí lọ́kan ọ̀jọ̀kan abala bó ṣe ń lọ lágbo òṣèlú àti eré ìdárayá kò bẹ́ẹ̀ rárá o aago mẹ́sàn kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́jọ́jọ́ àbámẹ́ta sátidé lẹ́yìn máa gbádùn ètò ọ̀hún ní rédíò 1 103.5 fún àlàyé kíkún 09038619223 tàbí 08134956347 tọ́ba làṣẹ lẹ́tọ̀ ètò ní tọ́ba làṣẹ ẹ má mísí ẹ̀
1: Ikeja Electric and you. Do you need more enlightenment about the power sector? Or you just want solutions to electricity issues? Then, make it a date on the program. Ikeja Electric and you. Every Tuesday, 9:30 to 10 a.m. on Radio 1, 103.5 FM. Professionals from Ikeja Electric PLC will be joining us live to enlighten you on all you need to know. Ikeja Electric and you. Every Tuesday, 9:30 to 10 a.m. on Radio 1, 103.5 FM. Don't miss it.
2: I don't care.

0: kedere
1: lọ́nà ìgbẹ́ lọ́nà ọ̀rùn lọ́nà ìṣáájú ọlọ́wọ́n bá mi dá kan ojú kan lọ ẹ gbọ́ torí bá kú alábẹ́là sátọ̀ tódò bá wá kú òmùwẹ̀ là á pé o tó bá wáyé ti pé tó ta bá bàdé bí ká ṣètọ́jú ojú kójú ó mọ́lẹ̀ ní kisi kójú ó mọ́lẹ̀ rokoṣo ilé iṣẹ́ tọ́lọ́wọ́n bá mi dáde rẹ̀ fún tí wọ́n mọ ìtọ́jú ojú ilé iṣẹ́ òṣùlá aba eye solution àwọn gangan lọ́lọ́wọ́n bá mi rán àwọn lọ́lọ́wọ́n bá mi rán torí wípé ọlọ́wọ́n bá mi fẹ́ nìkan si jẹ́ nìkan lọ àmọ́ mò ń bọ̀ ná mi ò dé ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà ẹ kú òkè
2: láti àti pariwo lọ́jọ́ tó ti pẹ́pẹ́ wọ́n ń bọ̀
3: wọ́n ti dé o
2: bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
3: gbogbo ènìyàn lọ́hùn
2: ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá
3: yálà ó ti pẹ́
2: tàbó ta ti bẹ̀rẹ̀
3: ẹ ti náwó ó ti sùn yín ẹ ti fẹ́ gbà kẹ́mú
2: a ò mà ní gbà kẹ́mú àbúrú
3: wọn ní infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ nẹ́run
2: tó ń ṣe àkóbá fojú wa àbí a ti ṣàyẹ̀wò
3: wọn ní àpẹjù ṣúgà ni ò jẹ́ kojú wọn kílẹ̀
2: ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá
3: ní bàbá òṣùlà léwu àtẹgbò fún tó fi lè kojú ẹ.
1: bó sì jẹ́ gẹlẹlẹ ṣe gbọ́ ọ̀hún ẹ̀yìn ẹ pé bàbá sórí nọ́mbà yìí bóyá ẹ̀yìn fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó mọ fà yín ẹ̀yìn ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ 091-57-58-90-16 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-51-68 070-38-61-51-68 kó tó di pé òun ó tẹ̀síwájú ẹjẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá òṣùlà arákùnrin àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú òyìnbó bí kójú kójú dédé máa sú ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́ wọ́n ti gbé káàkiri lórílẹ̀‐èdè nàìjíríà fúnra rẹ̀ wọ́n ti lọ gbá wọ́n ti lọ sáwo àìmọye ilé ìwòsàn ni wọ́n ti gbìyànjú wọ́n kàn náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran òun ló mọ báwọn ṣe délùú òyìnbó wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú òyìnbó ṣé kí n má tàn yín gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó ojú kan náà ló padà já sí bàbá ò ríran o òun ni wọ́n bá dá bàbá padà sí nàìjíríà bàbá ti gba kámú pé tọ́ bọ́lọ́wọ́n bá mi ṣe kọ́ pò òun ó lo ìgbésí ayé òun tó kùnú ọ̀rẹ́ bàbá ìkan ló wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí òun mọ̀ bìkan tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó ẹ̀jẹ̀ àjọ débẹ̀ bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu bàbá yìí tẹ̀lé wọn ó di iléeṣẹ́ òṣùlá aba eye solution nígbà tí wọ́n débẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀ bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́ nígbà tí wọ́n dọ́dọ̀ òṣùlá aba eye solution ọlọ́run ọba mi padà gbàkóso tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nílé tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó ẹ̀yin máa mú wọn ẹ má jẹ́ kọ́rọ̀ wọn ó sùn yín o ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ òṣùlá aba eye solution bàbá ò mọ fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà níbi tí ẹ ti lè rí wọn. ẹ gbọ́ ìwo tó o bá ti gbìyànjú tó o ti lọ káàkiri o ti lọ gbá o ti làwo nípa ọ̀rọ̀ olójúdé yìí tó ti wá fẹ́ máa dàbíi pé ó ti ń sú wa e o ti dodo eni t'Olorun oba mi fi ran e ti dodo eni to moju leja re ni o ani se mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gbaya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba ai solution gbogbo won lori gbala ari daju le yi je o e bo si jenu e je ndeka polowo oja na mo nbo o eku ka
0: awon agbagbo won so pe igi guguru ma gbumi loju atokiri lati nlo amojuto iriru e da se koko se pataki ki olorun oba ma gba ode osan lowo ko wa wa iba mi e po ti o ba wa nse akiyesi yi ke yi apere aise dede nipa iriran re tete dide fuya ko to peju o se se ko ti nagbara nagboro ti won pe isoro aise dede iriran re loruko orisirisi ma tun fa koko sofo mo to ba ti ri apere aise dede lori ilera ara re tete so sita lati le jajabo to ba wa ri be ma Abolodo Osuna Herbal otito inu ati iberu Olorun ni won fi sise ti won ko rudura
1: e ka abo pada fayin te ri number Osuna Herbal mo number won re o 070 3861 5168 070 3861 5168 tabi ke pe won sori 091 57 58 9016 091 57 58 9016 number tele ke baba sinu iwo ti ri bi oye tabi o ti ruku ruku oju lewo on ta bye bye abi eru oruko to wu ki won le ma pe fun o abi eyin ti le ti fe gba kamu e ma mo gba kamu aburu e ma gba kamu ti o da o adiye ti o ti ku o si le jagbado e tete jide nle e ma bo ni le ise osula aba ai solution baba gangan be pelu mi ni le agodo en to ba ya e gbo won o emi so fun yin pe to ba je ti ka soro nipa oju olokiti bi obo won o si nu bo kokoro ti o si tawo bi alantakun e ma je ntan yin akose ni o se o ma to tu baba sile te gbo mirin wirin lenu won ke le mo pe lori oro olojude yi ati gbogbo awon aisan to nfa sababi re boya akonaun ni o apoju suga ni o abi arun ibalopo olojo pipe to ti wa dagba to ti di chronic infection to nbeje wo kaakiri ninu ara owo dapa oko ba apa owo dese oko bese o ti gba onu loju elomi o ti je ki ifopa elomi o ga elomi se ni o ma mi gule gule telomi ba rin die won asimi lai moye igba loju ona ewo mo nbo na e je ka fese radio die e ku kale

0: ẹ̀ka àgbọ̀padà ẹ wá gbọ́ o àwa ọmọ gbogbo àwa ọmọ tí táwọn bàbá wa ń pariwo tó ń pariwo fún wa àwọn ò mọ̀ ríran dáadáa àwọn ò mọ̀ ríran dáadáa ṣe lójú ń pọ́n tó ń wa mi pòròpòrò ẹ má jẹ́ kọ́rọ̀ wọn ó sùn yín ẹ mú wọn wá sílé iṣẹ́ òṣùlá abà ẹ̀yin náà ò ní fọ́ ìsọlùgbà ọmọ rẹ ni ó gbẹ̀yìn àwa náà o bàbá tó jìyà nítorí wa màmá tó jìyà nítorí wa wọn ò mọ̀ gbọ́dọ̀ di táwọn wọlé àbí lóòótọ́ ẹ ti gbìyànjú o ẹ ti sáré sọ́tún sáré sósì ṣùgbọ́n bẹ́yìn ò bá tí ì débi tí ọlọ́run ọba àbí ó ti dé gbìyànjú rẹ̀ ládé bí ìgbà tí ò gbìyànjú ni iléeṣẹ́ òṣùlá aba i solution ibẹ̀ ní kẹ́ ẹ lọ o ó dá mi lójú pé tẹ́ ẹ bá débẹ̀ ọlọ́run ọba àmì ó dé gbìyànjú yẹn ládé wọ́n fojú wọn rínà kedere táwọn náà ó fi àlàáfíà lólé ayé kéèyàn ó fẹ́ jẹun kórìnà rí n tó fẹ́ jẹ àbí kálejò ó wọlé ká tètè mẹni tó wọlé ọlọ́run mọ̀ ṣe wá lájá wọlé kàbí tá a mọ̀ wá sọ pé kàbírù káàbọ̀ tí kàbírù ó wọlé tá a wà méwúrẹ́ ìwúrẹ́ jáde àìlójú ló ń jẹ́ kí àgbàlagbà ó sì ràn láìsùn tójú ò bá fọ́ ẹsẹ̀ ò ní sìnà àìṣedédé ojú ló ń mọ èèyàn ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ pa ògiri kó tó rìn àìṣedédé ojú ló mú ènìyàn já sí kòtò já sí gegele ènìyàn tọ́lọ́wọ́n bá mi bá kádàrá pé ànádànù wọn dópin lórí ojú wọn tó ń yọ wọn lẹ́nu lọ́lọ́wọ́n bá mi òkè máa ń darí lọ sílé ìtọ́jú ojú òṣùlá aba i solution òpó ọlọ́wọ́n bá mi làwọn dìbò o òpó ọlọ́run ni wọ́n bá dúró bẹ́ẹ̀ sì ré àwọn òkè ń farapamọ́ jẹ̀yàn níyà lórí òdodo ni wọ́n gbélé iṣẹ́ wọn lé lórí tá a bá ń pè wọ́n ní sẹ́hù nínú alágbo nílẹ̀ yìí gáúsù sàmọ́nì ta wà yìí nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìtọ́jú wọ́n tó bẹ́ẹ̀ wọ́n tó jù bẹ́ẹ̀ lọ ṣé ìròyìn iléeṣẹ́ òṣùlá aba i solution kò tí ì dé ṣé tí ìgbọ́n tiyín ni àbẹ́ẹ̀ mọ́ gbọ́n tantantan tí wọ́n ń polongo wọn lórí rédíò káàkiri ipò àìrìnà kàwé tẹ wà yìí àìrìnà ka báìbù ẹ lè ka kùránì kòtùlẹ̀ yín ń wò ojú yín ó wá ń yọ gegele ọmọ ló ṣẹ̀ṣẹ̀ ń fa ẹlòmíì ní tẹ̀tẹ́ kó tó lè jáde sọ tipẹ́ tipẹ́ tipẹ́ ló ti yín lẹ ti wà lẹ́nu ẹ̀ àbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ dákun ẹ farabalẹ̀ kẹ ẹ gbọ́ nọ́mbà yìí ẹ̀yin ẹ pe nọ́mbà yìí o àwọn lọ́lọ́run ọba àmíràn gẹ́gẹ́ bí olùgbàlà fún gbogbo àwọn tó bá lárun ojú ó yá ẹ mú bá ìròkè ẹ̀kọ́ nọ́mbà ń kalẹ̀ báyìí 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ̀pẹ̀ 070-38-61-5168 070-38-61-5168 nọ́mbà bàbá òṣùlá ló sọ wípé tí àwọn bá sì ń bẹ láyé táwọn ń bẹ lókè ìpẹ́ kò sẹ́ni tí ó mọ fìgò sójú kó tó lè di pé yóò mọ ríwèé kà tàbí kó tó tẹ kọ̀ǹpútà ìmọ̀ fìgò sójú kàwé ìmọ̀ fìgò sójú ka báìbù kì í jẹ́ kí ènìyàn múra sí ohun tó ń yọ lẹ́nu nínú ojú ẹ wò ó ohun tó ń yọ ni lẹ́nu nínú ojú la bá mójútó ká ẹ jẹ́ ká fìgò sílẹ̀ ẹ wò ó ẹ jẹ́ ń tú bàbá sílẹ̀ ẹ̀yin kẹ́ ẹ wá gbọ́ pẹ̀rẹ́pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́nu wọn ẹ̀ ó yá ẹ̀kú kalẹ̀.
1: like a simple will like a touch paper one bomb.
2: What is Joe?
3: Baba,
4: ẹjẹ́ ń bẹ̀rẹ̀ báyìí kí gan làwọn àpẹẹrẹ tí èèyàn lè rí tí ó fi mọ̀ pé ó yẹ kóun mójútó ojú ti fi ríran lágbo ara.
3: Ẹsẹ̀ atọ́kùn tí èèyàn bá ti ń rí bí ọyẹ tí èèyàn rí kùrùkùrù tá ń wo kòtò tó ń lọ gegele tá a dẹni tí ń bọ̀ lọ́ọ̀kan tá a dójú wọn mọ̀mọ́ gbogbo ìgbà lẹ mọ wa mi lójú kòròkòrò gbogbo ìgbà lójú ẹlòmíì máa ń ṣe pin bíi funfun lẹlòmíì máa ń rí ó yẹ ká tètè mọ kí ìsára pé ìpèníjà kan ti ń ṣẹlẹ̀ sí ìríran wa nìyẹn.
4: Ṣé ẹ mọ̀ wípé bẹ́ẹ̀yàn bá fẹ́ lówó ojú ni ó fi rìnrìn àjò tí ó fi dolówó láyé bẹ́ẹ̀yàn bá lówó tí ò fẹ́ kọ́ lọlẹ̀ ojú ni ó fi máa tọ́jú owó tó ní ó túmọ̀ sí pé ojú là bá kọ́kọ́ mójútó lágbo ara. Bàbá ọgbọ́n wo lẹ̀ ń dá sí bó o lẹ̀ ṣe tó jẹ́ pé àwọn tí wọ́n ń wá sọ́dọ̀ yín tí wọ́n ń bá ìrànlọ́wọ́ lórí àìsàn àti àwọn nǹkan tó lè máa kojú lágbo ara nípa ìríran ọ̀nà wo lẹ̀ ń gbà ọgbọ́n wo lẹ̀ ń dá sí.
3: Ẹsẹ̀ atọ́kùn ọ̀rọ̀ wá dàbí ẹni pé nǹkan tí ọlọ́run bá ti yọnu sí téèyàn bá tún wá fi dára ṣe ló máa ń dàbí dán o. Ṣé ẹ rí àgbékalẹ̀ iléeṣẹ́ wa yìí àgbékalẹ̀ lórí òdodo lórí káfewé àti bòsè ìtọ́jú ìṣòro tí ń kojú ìríran ẹ̀dá yìí. Bàbá ọlọ́run fi fún wa tẹnukọ́
4: òtẹ̀ṣẹ̀ pọ̀lùkọ́ o. Kí n tó gbà yín lálejò lórí ètò yìí èmi fúnra mi ti ṣèwádìí dáadáa. Bàbá bẹ́ẹ̀ bá fẹ́ fojú kàn yín bó wọ́n ṣe lè rí yín.
5: Head office wa wà ní ìlú Ìkòròdú ẹ bọ́lẹ̀ ní Agric bus stop ẹ sọ pé ń lọ sí Asọ́lọ̀ ilé epo tó dojú pa Asọ́lọ̀ bus stop yẹn street tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Odò Arawa street number 30 ẹ bèrè òṣùlà àbámbẹ̀ a tún wà ní Ladipo bus stop ní Ìkẹjà long lósòdì níbi bridge ẹlẹ́sẹ̀ yẹn ẹrìn síwájú ẹ rí Majok filling station tẹ́ ẹ bá ti débẹ̀ shopping complex tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Magnet Shopping Complex ẹ wọnú rẹ̀ ẹ bèrè òṣùlà àbámbẹ̀ ẹ̀yin ti Sagam tẹ́ ẹ bá ti dé ìláyé roundabout ẹ wọ inú háàkì wọn yẹn tí wọ́n kọ ìláyè sí gàdàgbà ẹ wọ bẹ̀ níwájú CAC church ẹ bèrè òṣùlà àbámbẹ̀.
4: Ẹlòmíì ìtìjú ni òjò jáde ìtìjú pé ṣé adúrú mi ṣé gbọ́dọ̀ gbọ́ pé mò ń wá ògùn ojú káàkiri àbí mi ò ríran dáadáa. Bàbá ìmọ̀ràn wo lẹ ní fúrú àwọn èèyàn bẹ́ẹ̀.
3: Ìmọ̀ràn mi fún irú èèyàn bẹ́ẹ̀ yẹn ni pé wọ́n ní pami mara kí n pẹ́ lórúkọ àìsàn jẹ́ túmi síta kí n fi ọ́ sílẹ̀ òun lórúkọ rẹ̀ kejì n tí bá ń ṣe èèyàn tí n bá fi mara òun tọ̀hún ò fẹ́ kó fohun sílẹ̀ nìyẹn. Ẹ tètè bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ẹ mọ́ fìgbàlà dọ́là ẹ máa bọ̀ lórí iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ Ọlọ́run ló fi rán wa o.
4: Bàbá kí làwọn àṣírí tí bàbá yìí lò torí pé kí n tó mọ̀ yín ni mo ti ń gbúrò yín òṣùlà àbà pàápàá jùlọ lórí tọ̀rọ̀ olójúdé yìí nípa pé kéèyàn ò ríran kedere tàbí tó bá jẹ bí ẹni pé ìríran èèyàn já gerege kò kílẹ̀ bóyá lòmíì ẹni tó bá súnmọ́ kò ní rí àfi tí wọ́n bá mú jìnà sí ìṣọwọ́ wakọ̀ ẹlòmíì torí pé kò ríran ni òjò wakọ̀ mọ́ tó fi gba dírẹ́fà ẹlòmíì ránṣọ tí ò jẹ́ kó ṣiṣẹ́ rẹ̀ mọ́ ni pé ojú yẹn kò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ ìyẹn bẹ́ẹ̀ o. Bàbá ṣé àjogún bá ni àbẹ́yìn náà lọ kọ.
3: Ẹsẹ̀ atọ́kùn ṣe rí iṣẹ́ ìtọ́jú ojú nílànà tìbílẹ̀ àti àwọn àìsàn míì tó ń fa sábàbí rẹ̀ àjogún bá ni o iṣẹ́ ẹ̀gbọ́n bàbá tèmi ni. Nígbà náà lọ mú gbọ́ wá lọ má wo wá a rò pé wọ́n ń fìyà jẹ wá nígbà náà.
4: Ẹ bá kàn rán yín ṣẹ́.
3: Ṣé wá rí ìgbà tí a wá bẹ̀rẹ̀ sí ń ṣe iṣẹ́ yìí tá a wá bá dára kékeré a wá dàbí dán nígbà ìlà tó wá mọ̀ yí pé àṣìwò dáa kéèyàn ó farabalẹ̀.
1: àtọ́dá kẹ́yìn ó jókòó tàgbà.
4: Bàbá ẹ jẹ́ ń béèrè báyìí torí ọ̀pọ̀lọpọ̀ náà fẹ́ béèrè lọ́wọ́ yín pé ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ni pé téèyàn bá fẹ́ lò sójú ó láti kàn sínú ojú. Ṣùgbọ́n nígbà mo dé ilé iṣẹ́ yín mo rí pé gbogbo ohun tẹ́ ẹ ṣe kalẹ̀ fún ìtọ́jú ojú yìí kò sí tí wọ́n ń kan sójú ń bẹ̀ mímu àti lílò ni.
1: Ẹ ṣeun. Tẹ bá rẹ́ lómi tó bá pè wá. Bàbá àwọn ti lọ táwọn ibì kan o ṣe ṣe pé táwọn bá dọ̀dọ̀ yín òun kákínní sáwọn lójú ni àwa láwọn máa wá sọ fún ẹ pé ẹ lọ fọkànbalẹ̀ nílé iṣẹ́ ti wá o gbogbo ewé àti egbò tá à ń lò ṣe ìtọ́jú ojú ẹnu báyìí lẹ ti gbà ló o ẹ sì máa wá fìlẹ̀ lójú. Gbogbo àwọn egbòogi tá a fi ń ṣe ìtọ́jú ojú àti àwọn àìsàn tó lè fa sábà bí ẹ nílé iṣẹ́ wa lílò ni.
4: Kìí ṣe pé wọ́n kàn sójú àṣírí kan nìyẹn o. Bàbá ó túmọ̀ sí pé òótọ́ lọ̀rọ̀ táwọn oníwàádìí tí wọ́n ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ti ń dààyàn láàmú nínú ojú àti inú lọ́hùn lọ̀pọ̀lọpọ̀ ti ń wá. Jíjẹ mímu ẹlòmíì ó wà lára tó ṣokùnfà ti ń dààmú rẹ̀ lójú. Bàbá wa níṣẹ́jú kan tó kù yìí àwọn èèyàn lóríṣiríṣi ló wà bẹ́ẹ̀ tó jẹ́ pé tí wọ́n báyìí tí ti gbòbọ ojú wọn lè kàwé. Arábìnrin kan tó wá sọ́dọ̀ yín tó jẹ́ pé ó lóun ti ń lo ìgò láti bí ọdún bíi mẹ́fà ṣùgbọ́n ṣe tóun wá tóun lo àwọn egbòogi yín òun jùgò lẹ̀ fáṣán kinní èyí tí wọ́n fi ń ṣe oge nìkan nílò báyìí.
1: Bàbá tẹ rí abala ibi tẹ dé hùn mo tún fẹ́ sí àwọn èèyàn wa ní làákàyè nílé. Ṣé rí èèyàn tí ojú bá ń yọ lẹ́nu tán súré lọ rèé gbàgò ọ́ dàbí ẹ ń pé èèyàn ń gbìyànjú àti sún wàhálà síwájú ni o. Torí tẹ bá lọ bá wọn tẹ kọ̀ǹpléǹ pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ojú yín wọ́n á fún yín ní go kan.
4: Wọ́n fún yín ní go.
1: Tẹ bá tún padà lọ wọ́n á tún mú go yẹn wọ́n á tún change ẹ̀ fún yín.
4: Ok wọ́n máa pààrọ̀ go.
1: Bẹ́ẹ̀ ni atọ́kùn ṣe wá rí gbà tí ojú bá wá kọ sẹ́ tí ò rí na mọ́ rárá kọ̀ wá sí júpítà ìgò kí ni mo wí atọ́kùn.
4: Bẹ́ẹ̀ bógo yẹn ṣe lè lágbára tó.
1: Tó lè wá
4: pé mo fi sójú.
1: Tó lè mú ìmọ́lẹ̀ wá sí ojú tí ò rí nǹkan kan mọ́.
2: Ṣé ti ẹni tó lòun lọ sílùú òyìnbó lọ ṣe ìtọ́jú ojú ń bẹ̀ tó padà dé Nàìjíríà wa ń bí odidi ọdún mẹ́wàá gbáko ló fi ń rí kùrukùru tó sì wá sí ilé iṣẹ́ wa tí ò lòdù ewé àti gbò lọ́lọ́dọ̀ wa tọ́lọ́run sì ṣe yanu.
4: Bàbá eléyìí báyìí ọjọ́ yàn lójú pé egbòogi téèyàn lè papọ̀ mọ́ra wọn tí ó sì lọ mọ́ tọ́jú ojú láìsí pé èèyàn kan sójú ìyàlẹ́nu ńlá gbáà ni onílẹ̀ Yorùbá à ń gbìyànjú o. Bàbá kí n tó yọ̀ǹda yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pè yín sí 070-3861-61-58. Bàbá irú àwọn àìsàn wo ló lè ṣokùnfà ìṣòro ojú? A mọ̀ pé iṣẹ́ àbínibí yín ni tẹ̀jọ̀gùn bá àjẹbíre lọ́dọ̀ tí yín. Irú àwọn àìsàn wo ló lè mọ ṣokùnfà rẹ̀?
1: Ẹ ṣe àtọkùn èmi a máa sọ wípé ẹni tó bá mọ̀ kó ń dín ìmọ̀ láti ṣe ìtọ́jú ìṣòro tó ń kojú ìrìn rẹ̀ ẹ̀dá tí ò bá ní ìmọ̀ lórí àwọn àìsàn kọ̀ọ̀kan tó lè fa sábàbí rẹ̀ olúwa rẹ̀ ò mọ nǹkan kan o.
4: Bàbá ẹ bá dárúkọ bíi mẹ́ta ń bẹ̀ a mọ̀ pé ó pọ̀ tó lè mọ ṣokùnfà irú àwọn àìsàn bẹ́ẹ̀.
1: Ẹ ṣe àtọkùn àpọ̀jù ṣúgà wọ́n jẹ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì téèyàn bá ní chronic infection rí ó lè ṣe okùnfà ìṣòro tó ń kojú ìríran ẹ̀dá paríparí rẹ̀ ni ògbólógbò akọ náà.
4: Ó túmọ̀ sí pé mẹ́tẹ̀ẹ̀ta yẹn olórí àwọn okùnfà tó lè fà á kéèyàn mọ́ ìran dáadáa ni.
1: Bẹ́ẹ̀ni atọ́kùn.
4: Ẹ sọ̀rọ̀ àpọ̀jù ṣúgà lẹ́ẹ̀kan. Tí èèyàn bá ń ṣàkíyèsí àpọ̀jù ṣúgà lágọ̀ọ́ ara ọ̀nà wo ló fi lè gbà pé òun ti ní àpọ̀jù ṣúgà? Irú àwọn ara àpẹẹrẹ wo ni ọmọ rí?
1: Ẹ ṣe àtọ́kùn ìbéèrè tẹ́ ẹ béèrè lọ́wọ́ mi yìí ìbéèrè tó kẹnú ni o. Tẹ́ ẹ bá ń gbọ́ ikú ń bọ́ mọ́ rìn ọmọ ò tètè fura àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o kò ní mú wa o kò ní mọ́mọ́ wa o. Gbogbo àwọn tó ti mú Ọlọ́run lọ́jọ́ èní bá ń tún wọn lẹ̀. Tí èèyàn bá ní àpọ̀jù ṣúgà á dàbí ẹni pé ayé ń ṣe olúwa rẹ̀ ni. Ẹ̀rẹ́ lómìn kọ́ọ̀bù omi kan ló mu bíi mẹ́fà ni ó fi ṣẹ̀yọ́ ẹ̀ padà. Bó ṣe ń mu mi bẹ́ẹ̀ lọ́nà ọ̀fun rẹ̀ ń dráì. Bẹ́ẹ̀ bá ti rí èèyàn tó ní àpọ̀jù ṣúgà àpọ̀jù ṣúgà yìí ló máa ń siwájú tí ìfúnpá èèyàn tí ó fi bẹ̀rẹ̀ sí ń ga tí ìfúnpá bá ti wá ga tó já síkè ẹ̀ mọ́ wá rí ẹni bẹ́ẹ̀ tán bá ju nǹk
6: kan le gbi aya won asa dede ja
7: se ri elomi ti suga e ba ti lo to ti bo to ti wo inu isara won a wa je ko bere si ma re gbogbo isara
6: wa re elomi wa gbese lele a bere si ntan mo irun buso meji a di wahala elomi to ba gbese lele bayi to ba fe gbese a da be pe won de block mo won ni badi ni ti suga ba poju ninu ara ki je eyan rorun sun ti suga ba poju ninu ara on lo ma nsi waju to ma mu ki elomi ko la oju le ti won o ni ri nkan kan marara
8: baba wa esoro nipa chronic infection iye aisan arun teyan ko latara ipalopo ni akọ nọrun ko te menu bale kan to ba ye pe to ba nse yan lagu ara o le fe sokun fa irina dede
6: ese atokun e je ka kokko bere latori chronic infection ten so yen tori pe awon ti nkan won yi nse won yi tete ki esara ko to wa joba lodokun esa teyan ba ni chronic infection won le kokko ma riru awon apere won yi isokunrin isobirin ara le kokko ma yun wa ki nkan kan ma jade wa latoju ara ti o te wa lorun binu se nkun burugu be ni gbogbo ara a ma gbona ara ma ta elomi lai fi atapara to ba wa lo to bo to wonu eje a wa lo di kokoro abejeje gbogbo ibi to ba wa wode ninu agwara a wa ma fun be ni wahala se wa ri chronic infection ta nso yi o na lo bi akọ narun te ba ngbo ogologo akọ narun nbi kan lo ti bere se ri ogologo akọ narun ta nso yen te ba ri elomi ti narun ba gba won mu anu olorun o se yin fun wa Tell me bam bera bay ti ban yura bay ni bus stop. Kuti ni fe wo boy ni kakan wo. A foku gom bela po elomi to ba de bus stop. Mbi o ba ka won lara de. Tan ba n bera kura kura bay. Mu ti ni mo pe ibuto ko la won wa. Iwo ogbologo akọ narun yi ni ma wo si yan loju. Ti ma wa ba oju je awon baba wo ojo won ni gbagbo pe eni ton pa fe se itoju isoro ti n koju irin eda. Ti o ba mo nipa ogun kan to le koju ogbologo akọ narun. Oni ton wo mo kankan o. Keyin o wu ti gbongbo ti gbongbo. Ntori pe ese tan ki dede se atokun won ni ekun lo ba ikun wa gbogbo ti nsele si iriran eda o ni piti gbongbo re ti bere baba wa wu gbongbo re yo da bi en pe eyan nke igi lori ko bute gote gbonu nti ma wa fanu wa re lomi won ti lo se oju bi e meji bi e meta e ja bi won lere kini idi re tin won se pin pada sibe o wu nti nse won tegbotegbo ni eyi to wa loju nikan ni won mu nile ise osula aba nbe la ti n wu gbogbo isoro ti n koju iriran eda ati gbogbo awon aisan to n fa saba bi e tegbotegbo te wa ni gburo re mo gbogbo ti n je tolorun
9: tun leleyi o lati ile ise osula aba osula extra bitter lo n je bomo kekere tabagbalagba ba n je todun todun afi ke ya lo ni osula extra bitter ninu ile o eyin te fe kara yin to wuwo ko fuye e fe mori bo lowo igbanse to le koko to nfun ni ni tia e ma lo egbogi alagbara bi ara osula extra bitters gbogbo idoti to ti di sinu isan ara wa ti ko je ko mi ara ati eje ko rin lo ti bi to nilo eje to wa fa kapa wo ma wuwo kese wo ma wuwo irin die larin awa mi gule gule elomi agbese lele se lo dabi pe won te nylon male ati bere ndogun ati naro ndi wahala se lo dabi pe won de block ma elomi ni badi osula extra bitter ni ke ma lu o ma nre wa tenu tenu ogbologo infection to wa ninu eje gbogbo elosula extra bitter o fodanu ka wa moribo lowo ara yiyun ara tita owo ati ese to ngban riri ogbologo kokoro inu eje olojo pepe to nba agbo ara wa wo ya ija gbogbo elosula extra bitter kaju e eti yin to npariwo nkan to le mo wa lona fun to nse bi kapo tao de ripo isan ara wa to nfa ni so den den omokunrin ti ko le se ojuse lodo yawo e osula extra bitter ni ke lo o fo gbogbo idoti inu ara ati gbogbo gedegede to wa ni kun wa danu kaye saroye apariro ese riro orunkun ati gbogbo bi to ndun wa ninu ara ta tin nawo nawo si inu wa to nkun gburugbu eyo yin to npo lapoju gbegben le lomi ngbe kin ki won to le to eyu elomi a ma wa sere sere osula extra bitter ni gbogbo awon eniyan pataki nlo ti alaafia awon fi je pipe o e wa gba o akiyesi kan pataki re te ba ti ra won kan ninu oja tabi nibi kibi ti won gbe sticker sile to n pariwo ogun ile ise osula aba awa ko la ran won nise o gbogbo isan ara to ti duku te ba nlo osula extra bitter gbogbo re lo ma bo sipo osula extra bitter ojulowo egbogi egi ajisan ni awon ibi ti e ti le ri osula beta osula extra beta ni won yi
5: head office wa wa ni ilu ikorodu e bo le ni agric bus stop e so pe n lo si asolo ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 e be ro osula aba nbe atun wa ni ladipo bus stop ni ikeja long losodi ni bi bridge elese yen erin siwaju eri majok filling station te ba ti debe shopping complex to wa legbe re magnet shopping complex magnet shopping complex e wonu re e bere osula haba nbe eyin ti sagam te ba ti de ilaye roundabout e wo inu haki won yen ti won ko ilaye si gadagba e wo be ni waju CAC church e bere osula haba nbe
10: e le pe wa sori ero ibani soro yi o 070-38-61-51-68 070-38-61-51-68 WhatsApp
5: number 1 na si ni. A o ni faisan lo gba o.

gbogbo ẹyin alayẹyẹ ẹyin ọtọ gbogbo onífàájì gbogbo arọdejọ arọdejọ ó tún ti yá o ètò yín tẹ máa ń jẹ gbádùn ẹ ní gbogbo àṣálẹ ọjọ Friday ẹkú ìpalẹ ìpalẹ nìkànnì radio 101.03.5 FM ẹka radio Nigeria nípínlẹ Èkó ètò tá a ṣàgbékalẹ rẹ láti máa fi kíra wa kú ìpalẹ mọ ayẹyẹ ọjọ ìbí ìgbéyàwó òkú àgbà ìkẹkọọ gboyè ìgbòmìnira lẹnu iṣẹ ó yá ká tún jọ ṣe lọjọ Friday ọsẹ yìí ẹrẹ laago mẹwàá àbọ àṣálẹ 10:30 PM nígbà tí Eniola Abosede ọmọ Sally Iwomo gbé yín débẹ̀ tán yanyan pẹ̀lú àwọn orin aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́ báwo lẹ ṣe fẹ́ sí abala kí ló ṣẹlẹ̀ níbi ayẹyẹ níbi tá a ti máa pẹ̀kẹ́ lu àwọn tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo abala ìṣèbéèrè níbi tá a ti máa béèrè àwọn orin tẹ fẹ́ lóríṣiríṣi tó fi máa bala tá a ti máa kíra wa fún ayẹyẹ gbogbo ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú Eniola Sally gan leto tó lè tajà yín níbi tẹ́ ẹ ti lè kéde tàbí ṣèpolówó ọjà tẹ́ sì máa ta wàràwàrà pàápàá jùlọ ẹ̀yin tí ń tẹ́ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò ẹ tún lè máa ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà ẹ máa pe Eniola Abosede Sally Eniola Bentley sórí 091-151-733-70 091-151-733-70 ẹkú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ ọjọ Friday laago mẹwàá àbọ̀ àṣálẹ 10:30 PM daago méjìlá nìkànnì radio 101.03.5 FM ọ̀sẹ̀ yìí máa láòdù gan ẹgbàgbẹ́.

tun otun ba nlo jo yo tun otun lo run ran bo jo ba yo akari aye ala kan le nto suma ojojumo ni le mo lotun lotun gege bo ti se je wi pe otun otun na le mo gbo lori eto ara agba on dai ka le wo ope lowo olohun oba idumare oba kan soso to seda aye to seda orun to tun seda gogo ntin be nu e ari iro ala oba tin fo ba je ni patapata ola porungodu oba oba to tun so wa ta tun lori ofe atun ti pade ara wa lomo ni peki peki lale ye ka le o mo ki onu ile mo ki alejo mo ki oyunnu mo ka se ebi mo ki okun mo ko bi ki gbogbo ori ade patapata ti anlanfani ati mo gbo mi lale mo ki gbogbo orun leke nibi gbogbo te tin gbo wa lasale gbogbo eyin ololufe eto yi gbogbo eyin te tin sare pe ba ngbe be ba ngbe wa no 3.5 fm gbogbo eyin te le mo gbo eto yi ni gbogbo asale ojo thursday bayi mo ki yin o ife wa le ni te fi n ba wa gbo ife wa le ni te fi n yi sibe olohun oba mi edumare yo ni fe eyin na ibi a fe ya lale ola pere pupo o si lagbara pupo pupo ju ṣùgbọ́n yòòbá bọ̀ wọ́n ní akéèké ò lè dagi ké bẹ́ẹ̀ ni ọ̀làlà ò lè dagi láti ò bá ṣeré lú tí ò sápènà òṣùgbó nìkan ò lè dáwó ṣe that is to say èèyàn ní ń bẹ lẹ́yìn òrò tó rò fi ń ké ọpẹ́ lọ́wọ́ àwọn amojú ẹ̀rọ wa tí à ń jẹ ẹ mọ́ gbọ́ wa nlé ẹ ṣeun akú iṣẹ́ o akú àtàárọ̀ àní ṣe lásán àní dààmú lágbára lọ́wọ́ ọlọ́run ọba kí n dúpẹ́ lọ́wọ́ gíwọ̀ ọ̀gá àgbà pàṣẹ aláṣẹ ìkànnì wa yìí ọ̀gbẹ́ni abiola peters mr perspective

Giwo ọ̀gá àgbà pàṣẹ aláṣẹ ìkànnì wa yìí. Ọ̀gbẹ́ni Abiola Peters, Mr. Perspective. Ọ̀gá. Ara ìgbàundà lètò ètò lára ìgbàundà níkànnì Radio 1103.5 FM. Bákan náà kí n túmọ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ń gbọ̀wọ́ wa tí wọn ò lè ṣe kí wọn mọ̀ wà lọ́sọ̀ọ̀sẹ̀ báyìí. Láti iléeṣẹ́ Solution. Mo kí yín o aláṣẹ àti apàṣẹ iléeṣẹ́ Solution. Wọ́n ní ká máa mú wá fún wa lọ́sọ̀ọ̀sẹ̀ wípé ìlera wa náà ló jẹ wọ́n lógún. Wọ́n wá nítọ̀ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́sọ̀ọ̀sẹ̀. Àwọn ọmọ ṣó ń gbọ̀wọ́ ẹ̀. Àyè sì sílẹ̀ iyùn fún gbogbo ẹni tó bá fẹ́ darapọ̀ láti ṣonígbọ̀wọ́ ètò yìí. Ìṣẹ́jú márùn-ún, ìṣẹ́jú mẹ́wàá, ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún, ọgbọ̀n ìṣẹ́jú wákàtí kan. Ó sì lè jẹ́ fọ́nrán yín kan lẹ̀yìn fẹ́ lò. Ẹ̀yin tí ẹ lè wá sọ wípé tọ̀ olólùfẹ́ olórin báyìí ni mí. Ẹ̀yin olórí ìfẹ́ àìlọ́mọ wúrà. Ẹ̀yin olólùfẹ́ orin Haruna Ṣọ̀lá. Ẹ̀yin olólùfẹ́ orin Sikiru Ayinde Barista. Kí ẹ kàn sọ pé ó dáa, ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún nínú àkókò yín. Ẹ̀kan tí ẹ̀kan mọ́ bá wa plé orin bàrí lásán. Ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kẹ́ ẹ sì máa sanwó ẹ̀. Ẹ̀yin náà lẹ tó bẹ́ẹ̀ àbí bó wá ni. Ìṣẹ́ tẹ ẹ bá rán wa tẹ ẹ bá sì ti fowó tì. Lọ́ba tán náà láàjẹ́. Ọmọ alágo àjílù kerekere jọ ọ̀sẹ̀yìn rẹ̀ ọmọ alágo gbárokò wálé ọmọ nígbàtà ti lọ ti ń bọ̀ lọ́jọ́ ọ̀sìnmi. Ọmọ eléde tó pèdè títí tó fi pegede perégede lágbo ilé ìlédè kórí ọjọ́ kò gbé mi débi. Àdúrà mọ́ mi ọmọ balógun ló kọ́ mi. Àdàbà náà lẹ́yìn èèyàn mọ̀ mí sí kí n mọ kí yín káàbọ̀. Ló kọ Ọlọ́run ọba sórí ètò arágbàundà fún tàṣálẹ̀ yìí. Ibi aróko tì sí, ibẹ̀ náà là á fà bọ́ sí. Mo sọ fún alẹ́ kan pé ibi tá a fẹ́ yà lálẹ́ yìí, ó lágbára pọ̀. Bẹ́ẹ̀ sì ni ò ṣe fọ́rọ́ dànù. Ihun tá à ń jẹ lẹ́nu lórílẹ̀-èdè wa Nàìjíríà nílẹ̀ òní tó mọ́ tí ó ti ṣú yìí tí mi sì tún lọ mọ́ ni. Kí ni nǹkan ọ̀hún? Tó ní ṣe pẹ̀lú ìwà ìgbésùnmọ̀mí, ìwà ìpànìyàn pa púpa gbígbẹ̀mí àwọn èèyàn nífọnáfọnṣù látọwọ́ àwọn alákatakítí àwọn kàràǹbà ní àwọn jàǹkórikò lórílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n ńbo gan ló ti bẹ̀rẹ̀ gbogbo wàhálà yìí? Kí làwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀? Láti bo ló ti wọ́ wá? Kí ni ìpìlẹ̀ gbogbo wàhálà yìí? Eléyìí tá à ń kojú lágbọ̀n ètò ààbò lórílẹ̀-èdè wa Nàìjíríà náà láǹfààní àti yànnàná fúnra wa lórí ètò ìlàṣàlẹ̀ yìí. Ìwà ní tàn wá jẹ o. Ó ṣe é ṣe ká gba ìpè gẹ́gẹ́ bá a ti mọ̀ gbà. Ó sì ṣe é ṣe ká mọ̀ lórí ọ̀fẹ́ láti gbà pè rárá lálẹ́ yìí. Torí a fẹ́ yànnàná àwọn nǹkan kan pẹ̀lú àwọn nǹkan kan. Eléyìí tó sọ ètò ààbò wa tó sọ di ségesège látàtẹ̀yìn wá lórílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn ìṣẹ̀lẹ̀ ìkọlù ìṣẹ̀lẹ̀ láabi látọwọ́ àwọn agbébọn látọwọ́ àwọn agbésùnmọ̀mí ìwà ìjínigbé lóríṣiríṣi eléyìí tó ti wáyé lórílẹ̀-èdè yìí. Ẹ jẹ́ àṣẹ báyìí ká dókè lọ́hùn-ún ká jẹ̀gbádùn orin yìí. Tá a bá padà dé a wà bọ́sàbàlà iléeṣẹ́ Solution. A báyùn lọ láti aago mọ́kànlá kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún títí wọ aago mọ́kànlá. Tá a bá ti wá padà dé láago mọ́kànlá báyìí ká máa ṣe kínní ká máa bétò bọ̀ nítorí ẹni tó bá bá lọ ń lọ bá kú. Mo ń padà bọ̀ ẹ kú kalẹ̀.

lásán ó ti logun logun ó ti sáré títí tí kò sáyí padà ẹni tó mojú ogun ní dàbí nírè bàbá ọ̀nà àbáyọ bàbá solution aláṣẹ àtolùdarí iléeṣẹ ọlọ́run òṣèbí solution health center àti iléeṣẹ ọlọ́run òṣèbí èèyàn ní ẹbẹ spiritual center ní ẹtọ̀lọ́ wọn wà ní 22 Oseni street